0: bó báyìí.
1: Wo ọ̀rẹ́.
2: Ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
0: Ara ń tà wúnu. Sọ́pọ̀ ọ̀gbọ́ nípa CD Kia ni.
2: CD Kia, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
0: Application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀. Bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. O lè sanwó ohun èlò tó o bá rà fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
2: Irọ́ ni o.
0: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Kia ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, n ò sanwó rẹ̀ tán.
2: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè. Tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Kia ní wẹ̀lẹ̀mù.
3: Ọ́fíìsì CD Kia wà ní Block 2, Civic Center, Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
4: CD Kia, make your life easier.
5: There now, old school Thursday.
6: Okay then. Okay, all right.
7: Play grab.
6: It's all good.
7: Let's do it.